0: Ọlọ́run òjijì níbi garage yẹn. Omi tẹ gbé lọ́wọ́ yìí. O ni omi tẹ mu. Omi náà sì túrè ẹ gbé pàdé mi lórí Facebook ní ìsìn. In gbàdúà sí báyìí, mà tún gbàdúà sí. Tẹ bá ti kọ́kọ́ parí àdúà ẹ kọ́kọ́ sẹ́kù. Ẹ mu omi yẹn kù, omi àdúà ni. Ẹ gbé yòókù wálé. Kò sí bí ọkọ rẹ ò ṣe níní àjẹṣẹ́kù. Kò sí bí àwọn ọmọ rẹ ò ṣe níní àjẹṣẹ́kù. Ìṣe wò ní ìhànhàn ni. Ẹ̀yin àyànfẹ́ wọn bá gbàdúà. Ìgbà tí ń sori ọ̀fẹ́. Ìgbà yẹn ni mọ̀mọ́ pásítọ̀ dé. Mọ̀mọ́ pásítọ̀ dé. Olúkúlùkù sori ọ̀fẹ́ wọn kọjá lọlé. Àṣáájú àti wọ́n ń gbàdúrà dùgbẹ̀dùgbẹ̀ tó fẹ́ pẹ́ nígbà tó di ọ̀sẹ̀ kejì. Ọ̀sẹ̀ kejì tó tẹ̀lé. Ẹ̀yin àyànfẹ́ pásítọ̀ chọ́ọ̀sì mọ̀ kú. Pásítọ̀ chọ́ọ̀sì lọ mọ̀ kú. Àṣé ń tí wọ́n rí. Àṣé torí ìyàwó pásítọ̀ ni wọ́n fi ní kí gbogbo wọn wá gbàdúrà. Ìyàwó pásítọ̀ wá o. In fact, ìgbà tó ń dé sí, wọ́n ti parí ìsìn. N tí mò ń sọ yìí, yóò ti mọ yá wọn tó yé. Ìgbà mi ń bẹ tí Ọlọ́mọ fi àṣẹ ìdílé sí ẹnu ìyá. Ìgbà mi ń bẹ tí Ọlọ́mọ fi àṣẹ ìgbésókè ọkọ sí ẹnu ìyàwó ẹ̀. Agbára tó ń bẹ lára obìnrin òkéré. Ẹ̀yin ayé níbo lẹ wà tẹ ti ń gbùn mi. Gbogbo ẹ̀yin mọ̀mọ́ mọ̀mọ́. Olúwa ni ẹ gbàdúà fún àwọn ọkọ yín. Gbogbo ẹ̀yin mọ̀mọ́ mọ̀mọ́. Ẹ̀yin tẹ́ ẹ lọ́kọ mọ́. Ó ní ká gbàdúà fún àwọn àkọ́bí àwọn ọmọ rẹ̀. Ẹ sì gbàwẹ̀ di aago méjì ọ̀sán ni. Mo jẹ́ iṣẹ́ fún wọn o. Gbogbo wọn jọ pé síbáṣíbáṣí wẹ́mà lónìí ní ìgbáradì fún women convention. Sunday ni ọ̀jẹ̀ oníkọmínìọ̀ ìsìn agbára tá a mọ̀ ṣe lẹ́ẹ̀kan ọbọ̀ sí ìsìn ìdúpẹ́. Ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ múra. A fẹ́ béèrè fún ọkọ rẹ. A fẹ́ kan ilẹ̀kùn fún ọkọ rẹ. Gbogbo ilẹ̀kùn iṣẹ́ tó tì. A fẹ́ kan ilẹ̀kùn fún àkọ́bí àwọn ọmọ rẹ. Ẹ ṣà kò sí ilẹ̀kùn tí obìnrin kan ti wọ̀. Bóyá ọkùnrin àtobìnrin bá jọ kan ilẹ̀kùn. Ẹ lọ béèrè pé ta ni wọ́n kọ̀kọ́ sí fún. Bí ọkùnrin àtobìnrin bá jọ dúró lérònà lójú títì. Ẹ já wẹ́n tí mọ́tò ọ̀sà àánú tí wọ́n gbìn. Àánú tí ń bẹ lára ẹ̀yin obìnrin kù ní toní yẹ̀rẹ̀yẹ̀rẹ̀. Tóbìnrin bá tún wá fàwẹ̀ tì í. Ẹ ṣà ẹ tì ìyàwó yín síwájú láàárọ̀ yìí. Àjọ kò sí láàárọ̀ yìí. Tó bá ti di 12 orí Facebook mà kọ́kọ́ wà. Gbogbo ẹ̀yin tẹ̀ wá ń sọ́nà àti ọ̀tẹ́ lọ bèrè. Ẹ ń lọ bèrè. Bá ṣe bèrè lónìí àtọ̀lá nìyẹn kò ní sáwẹ̀ níbi ìtọ̀lá mà tún sọ bí ó ṣe lọ. Ẹnìkan ní wòlíì odi àjẹmọ́mọ̀ lẹ́fẹ́ gbàdúrà sí lórí Facebook lónìí lóje ní ògbómi lọ́wọ́. Ọ̀dẹ́kúnlé Epaphras lẹ́ẹ̀ ti pàdé mi. Ẹjọ́ sá ẹjọ́ mà. Omi yìí kọ́ jẹ́ omi tó lè damu tán. Ìwọ àtọ́kọ ẹlẹ́jọ́ mú. Ebi ò ní pa yín mọ́. A fẹ́ béèrè lónìí. Gbogbo ìyẹn dìde. Ọyẹ gbé ẹsẹ̀ méjì síwájú. Ẹni bàbá mo fẹ́ béèrè dá mi lóhùn. Mo fẹ́ bẹ Ọlọ́run fún àkọ́bí ọmọ mi. Ọlọ́run dá mi lóhùn. Jẹ́ kí ìyípadà ńlá kó dé. Ẹ já ṣe báyìí. Gbogbo ẹ̀yin tẹ́ ní àǹfààní tẹ́ ń gbùn mi. Báwo lèèyàn ṣe máa béèrè? Ọ̀nà márùn-ún lèèyàn máa fi béèrè. Ẹnìkan bí ibo. You can ask, o lè béèrè. In the name of Jesus. We want to use the name of Jesus Christ. A fẹ́ fi béèrè fún ọkọ rẹ. A fẹ́ fi orúkọ Jésù. A fẹ́ fi bẹ̀bẹ̀ fún ọkọ tó ọfẹ́. Ask in the name of Jesus. Ẹnìkan ní sọ́kọ̀ yẹn títí dọ̀là nísìn gbọ́. Nínú ìwé John chapter 16 verse 23 to 24. O ni whatsoever ye shall ask the Father in my name, he shall give it to you. Ohunkóhun tí ẹ bá béèrè ní orúkọ Jésù. Ohun tẹ́ ẹ bá fi orúkọ mi bẹ bàbá fún, ó lèmi ó ṣe fún yín. A fẹ́ fi orúkọ Jésù gbàdúà pé kí wọ́n gbé káf, kí wọ́n gbé ọkọ̀ tọkọ rẹ ọmọ wà, kí wọ́n gbé tírọ̀kì fún. Olúwa sọ fún mi pé ọkọ rẹ sọ fún ìwọ obìnrin pé ò nílò truck tó wọ́n mọ̀ fi ṣiṣẹ́ kó wọ́n lè mọ owó mú wá. Wọ́n è gbé fún o. Ẹ̀mí olúwa wá sọ fún mi ó ní tọ́ ọba ba gbàdúà wọ́n gbé fún. Láti ìyẹjọ́ ilé yìí méjèèjì tíjọ ń pètè pèrò pé ẹ fẹ́ kú òun lé yẹn. Ẹ rówó. Olúwa wá sọ fún mi ó ní wá gbàdúà fún mú fọ́tò ẹ lọ́wọ́. Tọ́ ọba ní fọ́tò ẹ, ìyá ní ìsìn ya fọ́tò ẹ, ìyá fọ́tò ẹ sínú fóònù ẹ, wà á pọ̀n sẹ́yìn. Wá gbọ́ tí olúwa sọ, ó ní kì í ṣe pé wọ́n gbalé nìkan fún yín. Ìgbà tí ọba fi di March 2027, inú ilé yín lẹ́ ti máa sọ̀rọ̀. Ó wọ Ọlọ́run ló ń gbọ́ yìí. Wọ́n wo àkọ́bí ọmọ rẹ tó ti fẹ́ wọ skul láti ẹjọ́ yìí. Àkọ́bí ọmọ ẹ ti ń gbàdúrà pé kí wọ́n fò ní COS. Olúwa ni mọ̀mọ́ àwẹ̀ òní ni ó béèlì ẹ̀. Mọ́mí yìí kí ló dé tó ń wò. Wò bọ́mọ rẹ ṣe ń ṣe gangan. Iná mi kú àmì náà ṣàhálà. Ẹnìkan ní sẹ́yìn rí mi ni. Gidi gan. asimi loju ye ni Matthew 7:7 ni igbaradi fun ipade 7:7 women convention oluwa so pe gbogbo nkan ta ba bere loni pelu ipade awon obirin nibi ta ti gba pastor Temitayo Odekunle lalejo o pepe yo pomo loni ago meji la ni gbogbo wo pe sibasibasi wema nibi ta ti mo gbo won aduwa soke to ba di 2 gbogbo eyin baba wa gbe yawo e iba so kada lo ngun iba se keke wa fi gbe jolo won mo pe ti ju bayen lo amgbara adi fun 7:7 amgbara adi enikan ni woli won le n bo leko ni Saturday se ti gbo ni lagbara eni to laye atorun iyen ni oni ja se so orun mo ni ale ola Friday iso orun ti council lale ola iso orun ti council tori mo n lo si Abesan Stadium mo ri osu mare pada mo ti lo ni jo Tuesday oluwa lo ke kan e meji lo ku ti ma de silu Eko bi n ba wa ni ojo Saturday ma tun wa boya ni Monday enikan ni bo le nbo ma so yen fun yin bo ba di ojo Saturday si Sunday me laba na ku abidasha mi na sha paradaya be ba win ni contract yen awon omo re ayo to best way fun yin e won ti ya ise nisin e wo bo se ohun atoko e opo ti opo se bakan bakan e wo nkan meta to sele si won engineer e pe mama iwole owo egun tintin
1: emi na le ri o baba mi oruko mi ni Adeyinka lati Londo ni 2021 onu ti n gbo program yi lori radio ngba to di 2025 ta lo lo July 7 July mo wa ki lo si gbe mi wa ni pe omo mi kan sonu awa omo etiti ari aran ni se ni ta ba ri mo titi to fi di on the 6 July mo gbo program la around the 6 yen tọjọ ọjọ Sunday mo wa ro wi pe omo de ye ki n jade si oro omo yi awon eyan mo so pe ki ma dake mo ni an gbadura emi ni o gbe mo gba ta de church pastor loko mi mo wa so fun pe daddy ta ba ti dele loni ọjọ ọjọ Sunday Monday ohun ni 7:7 lo bo si nigba yen mo ni ma ti dele mo le mi lo si olorun ojiji ti mo mo gbo program e lago marun marun yen dade wa ni oni ko buru oju won change emi o soro n temi
0: nice gbogbo eyin baba mo pawo po mo beyin laaro yi mo beyin ni time te n gbo mi mo joju e o change in te wa se ni pe wa gbe yawo e to ba ti mo mo pe ran si olorun ni pastor ni won to to but se bo ni Thursday ke se Sunday service e sa you're there ko won ti o tele e ni o do mo so si finally se mo ni o wa do mo church ni emi mo ni ko gba awe fun oni omo lo sonu yi engineer je mo gbo nti ya yi so lo e je mo gbo nti so bo ago meji la la wa loni gbogbo eyin momo si ni
1: tori ni o le jeun nigba to di 30 church de mo mura won ni je mo lo bi opa mi asi bi mo ti mura yen oko mi na mura
0: nice baba re niyan baba dada niyan baba to mo lo niyan won ni ba won se mura opo awon na bere si mura a jo debe ni enikan ni se ntele yawo mi to ba le tele but to ba ti di bi baba se ngbadua lo lo ra nkan ti break to ba ti fe pari tu la pari tu wa pere ni e mo won ti o sele nu le yi
1: ba se gbera ni irole on the 6 yen ni ba se de gbamba e ta wa bi ta ma joko ta gbe eru atagbe dani ta gbe sibe ayipo ibe yen gba yen le so pe ki ekan ni ki won ayipo be ayipo le kan ngba ta ayipo wa fabo si ibe yen ota a bere si ni gbadura emi ati oko mi mo bere si ni sokun si olorun lorun a gbadura yen titi ago mewa lu dade wa ni olorun ti ba wa se olorun ojiji to gbagbo ta si to wa e bo ti ba wa se o ni ki n jeun olokin mu ni ki won lo ra ounje wa a se da abajo lo ra ounje yen nigba ta pada de ibi ti agberu wa si ajoko mo n jeun ounje ti o lo lenu mi tele o lo nigba ti n je lowo o ni ko kan ti wole lo ni mo ba gbe o ni iya dami lo soro onisebo ọdàmáyọ wa ti pè yín mo ní kò pé o ó ló pe òun ó lọ sọ pé òun try nọmba yín pé kò lọ ṣùgbọ́n wà lọ́spítà kí ló dé mo ló try nọmba rẹ̀ kọ lọ ọkàn mi balẹ̀ ngba to di oru ni nkan bi 1 enikan fi number e pe mi oni na oni se ti eku oni o strong oni bi ti won jaju si olohun oni be lohun ti ri to won a gbe lo si hospital o sugbon na se phone wa lowo ohun oni ohun ba charge on to ba da ro la oni yo pe mi oni o bo se di nkan bi ago meje aro ko to di pe program bere number e wole elo oni elo mami mi oni bole wa oni nbo ni wo wa lati jejo ah oni gba to nba dele olohun o salaye fun mi bi ta si temi atoko mi tin gbadura mo so fun olohun oni mo fe gburu omo yi ko to di pa ko lori oke ojiji to mo so fun oko mi pe ti mi ba ti gburu re ma ta ku sori oke yen ni oni mi ni lole oko mi lati gburu re na agburu omo yen lo to ati ododo ngba ta pari ta fe de ife ko wole egbe to wa le pe mi pe mami mi omo yin mo ti de ah mo yin lorun logo mo dupe lowo olorun ojiji mo fi ogo fun olorun daddy ipe yin oni di pe yeye o nigba to tun di october 7 october o tun re akobi mi debi pe emi re fe bo ko le rin mo tori ko gbe lodo wa ko to di pe yawo re wa jaju le fun wa nigba to ti mo ni a emi mu omo yi lo si olorun ojiji o olohun le wo moto olohun le rin mo la gbe e ngbo ba de be wa rin mo dupe lowo olorun ba se so kale ta wo enu gate yen amu lowo ta fi cross si bi ni si camp grant ngba ta to fe wole lati enu gate yen ah oni mami mi afefe kan si fe lohun oni ayahun tin lu to re ohun yen oloko lo de stop mo lo da ngba ta ba fi yi po torium mo ni wo no ri pe wa wa oke o ri pe jesu wa ni bi aye po lekini afa lowo ngba ta de bi ti atun ti fe ka elekeji oni mami mi oni e mo fowo mu mi o oni e mo fi owo mu mi e amba ntele leyin pe komo subu aye po adebi wajo ta yen ni bi eyin ota oni je ko n gbadura nbe o daya dele o yi ka o buye pebe o fi rara oni mami mi oni je alo se la nsare ta ntele omo yi leyin asare tele leyin ni ni bi ti mo gbagbe aisan omo yi si ni yi o mo dupe ni owo olorun oba to se leyin fun mi nigba te se birthday o da pe september mo ri tori ta la joko ninu orin yen mo ti ko awon eyan leyin mo ni wa wo bi olorun ti se yanu fun mi awa ta wa ngba yen ga a lodu moto wa ni ngba ta yipo ti adebe ti won yi won ten se program lowo ti awon olomo ti won ti gbogbo won wa ti kaluku won wa ti won ka ti n lo bi 180 wan kini kan ah mo ni baba emi na de ni omo kan last born mi to ti marry lati 2021 ti ko bimo ta awon ojo olorun fun wa so fun olorun baba ko to di pe baba ise birthday won ni odun 2026 mo fe ki omo mi ko kemi na wa ki wa dupe bo te se pe won si around sugbon ma wa dupe lowo iwo olorun igba ta ti a kuro nibe ti program pari ti mo dele tori oko re na lo ni low sperm count emi eni ki mu ororo yen ororo ti won fun wa ki n fi sinu omi ki n fi ranse si oko e mo fi ororo yen mo fi sinu omi mo fi ranse si oko re ngba ti mo fi ranse soko e oko re gba o lu daddy won mo osu yen je o ti won fi loyun mo dupe lowo olorun pe ninu osu yi omo mi na di olomo o bi omo birin lantilanti imole ayo oluwa gbohun mi testimony mary omo olorun ojiji mo dupe lowo olorun daddy mo to gba ladu ale kan sise mo ti wo kota ogbogun to mo oni bori aye tiyin na mo dupe die ri mi ni yi o ore lantilanti meta tolorun se fun mi ni ori oke olorun ojiji. ni 77 idi eri mi ni yi o daddy e ba mi gbe eri temi na o o dupe lowo jesu
0: nice e je mo lo kin lo tun fe gbo mama yen lo initiate gbogbo nto sele ka pa mu odide case yen o ni change e bere e ja lori facebook ni agbare ni to laye atun ago mefa abo ni ma apia gbogbo sona church ago mejo abo ni ipade ti na laaro yi e lo bere and to ba di ago meji la gbogbo eyin mama mama e ja jo bere ni agbare ni to laye atun eyin sister tesese ni brother ten fe wa bere fun kara o le deyin ohun olorun ni mo sese so number 1 beyan se mo bere you can use the name of Jesus to ask nigba to ba digba ta ba de program ma tun so nkan marun mi teyan ma fi bere asiri oluwa o nbe pelu awon eni to beru e njo le fowo re bere laaro yi so le fi da mewa re bere eyin te ba ni da mewa ti ore fi bere a fe lo wo di aje lori facebook nisin lori youtube atori tiktok ago mefa bo dekunle epafras let you join me mi e ba yan chat o gbogbo eyin te ni da mewa ti ore e lo number yi 1966 36 38 73 19 66 19 66 36 38 73 Comfort Life Mission International Access Bank bi yan ba si wole elu eleyi 2017 42 90 47 2017 42 90 47 First Bank ni ye Comfort Life Mission International ni ni o tun gbe jade now eje n fele iku ni bulletin gbo mi kakakiri agbala aye ese bibeli ta fe kare o Isaiah chapter 25 titi Isaiah chapter 30 Isaiah 25 to 30 gbogbo eyan omo Olorun ti won bi loni e wa kunle ki n foruko Jesu bere fun yin ago mejo abo ni ojo Saturday eyin te wa ni abes an gbogbo eyan omo Olorun nilu Eko ni ma to wa be bo eja lo sis awon so na church wa laaro yi ibe ni nko pe nkan hanu eyin omo Olorun ti won bi loni da e wa kunle anu mo fe toro fun yin eyin te mark wedding anniversary yin e kunle mo gbe owo mi mejeji soke ti won ba wo eni ti o ra anu gba laye ka ka omo won o ti gba anu laarin ojo meje to ku yi mo fe ki Olorun ko fi anu dan owo in Jesus name you are blessed oh happy birthday long life and prosperity happy wedding anniversary gbogbo eyan omo Olorun fe send the testimony e lo number e jo loud ko neat 080 88 71 65 66 e send the message ire atanu ko ba yin you are blessed. It is well with you.
2: Sweetie, these people today active. Them they give me joy, no be sweet.